ẹni náà tí a sọ ọbọ sáyé na yẹsi ẹnu nù na àwọn ọmọkye a yẹsẹ yẹsi sọ nù nù ẹnkọfọ bi gyina obi sá sá abirante a yẹ kó ni yàtí sẹ ẹsẹ ọbọ sáyé na bọbọ ni ẹkọ sọ nà na ọbọ fún obi fi wọn ti bẹ kẹ jọ nsẹ hẹ adé na mo rí ati ati fọ wọn fún mi ní ọmọ yẹn sọ yẹ wọn fún ọ sọ ni òní à lukas mpa ti ẹbi ẹnu nà yẹ ẹni sẹ ẹjọ sọ mi ẹnu ẹkọ fún mi nsúà. I'm on the radio, Senor. Oh, yeah, I'm so young, you know.